0: lórí mi tú sá.
1: Má fún yín pẹ̀lú nọ́ńtọ̀, èmi ló ń sọ, èmi lè ń sọ. Kọ́ lọ́ṣẹ tẹ̀tí mọ̀ ń sọ, ọ̀rẹ́ wà tàtà, mọ̀ ń sọ. Gbadé sórí, sun sí ọ̀gọ́, mi ò mọ́ bọ́ sórí mi ò ṣe é gbọ́. Ọmọ mọ́mì gan mo